fún gànjí bọ̀ àgbàsáró jógún jógún sókè hàn sínú gbẹ̀dàgbé tẹ́sọ̀ hù gbẹ̀ni ọ̀ nù bọ́ sókè kún kó dòkọ̀ ẹ̀ o èéfì fún gànjí bá sí lọ ká fún gànjí bọ̀ àgbàsáró jógún jógún sókè hàn máa bọ̀ gbẹ̀dàgbé tẹ́sọ̀ hù gbẹ̀ni ọ̀ àkúlù nà mẹ́sí nù wẹ̀ pẹ́dọ̀ hàn ló ń ṣe òòchọ́ mi ló àṣọ ṣe ń nà wá èkó bọ̀ ǹjà òfin mọ́ di.